0: Owó lọ sí mu lẹ́jà. Ẹ ká lẹ́jà ló jarọ ní àyẹ́. Bẹ́ẹ̀ má sí mu wá bí a bí ya mi kàn mẹ́ kẹlẹ́ wá.
1: Bọ́mọ láyé. Ìdí àwọn ìlú ọmọ mi jánu kọ̀ fún ìkàrẹ́. Wọ́n á tó yẹ gọ́mọ láyé. Mi ká ìwé yìí.
0: Mana po new moon, polar bow malaya. Mana po new moon, polar bow malaya. Hey, will you young moon ever get on your renegade? I do what I shook a gary wang pap. Then who bought a pull on in a shop?
2: Piyum yikere wer kwaro
3: mar me pacho
2: iti yunyo or radio.